E maka ala pū kā kou i ka paku ina hua olelo o ho'o a me kāna hana. O ia hoi, ke paku i ia o ho'o ma mua o ke kahi hua olelo, ho'olele ia ka hopena o ke la hua olelo ma luna o ke kahi mea hou aku.